báwo lẹ ṣe wọlé ọ̀nà wo lẹ gbà wọlé èyí à ń lù tó ń ki pọ́pọ́ no dull moment ni o ìgbádùn ti bẹ̀rẹ̀ tó pin ọ̀sẹ̀ ni ìwọ náà máa be happy kò jó dáadáa. Lórí ètò tẹ́tí ń retí ni o fi gbádùn ṣayọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tòǹtò àtúfara àti bí òkè. Látọjọ́ Monday. Yìí. Mo dé sí yín lọ́rùn. Òkè adésíra wa lọ́rùn. Láti fi gbádùn ṣayọ̀ ni o. Nítorí tèmi ò jọta náà. Monday, Tuesday, Wednesday, Thursday. No dull moment ni se. Mo ma ti bo yin lara dada. Lori ikoni to gba stick gidi. Tan gbera wa debe ni gbogbo ojo mejo. 103.7 Ego Sport Radio. Pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín. Afọlábí Oyèwọlé Rítsèjìré. Ọmọ bàbá tẹ́lọ̀ ní gbogbo tìlú wà sinmi. Bàbá àwọn ọmọ léńjé léńjé.

bí mo ṣe ń kala kásá abala ẹ̀ nílẹ̀ mo nírò ìyàwó fún ẹ pátápátá pé bó ṣe ń tì í tó ń tìsíwájú ogo rẹ tèmi àti ẹ bá fi máa pàdé níjọ́ mẹ́jọ wà á nẹ́rìn ayọ̀ wà á nẹ́rìn ayọ̀ ẹ̀rì àjọ tiẹ̀ ṣàmì kò fọwọ́ ẹ̀ bọ́jú bó ṣe máa ní rírì yẹn o ó ti rí bẹ́ẹ̀ kò yí padà ó ní jésù olúwa wa fànọ́bì náà sí ìtura àwọn kò fi sí o èmi ni pé ó máa fi gbádùn ṣayọ̀ nínú ọdún yìí. Bọ́lá lè kàn, bá mi yọ kúrò.

aku Ashi Oriana. Kò jẹ́ tuntun mọ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà Falconer tí wọ́n ti pèrè gédé sí ìpele ikọ̀ ẹlẹ́nìmẹ́jọ quarter final níbi tí wọn yóò ti máa kojú orílẹ̀-èdè Colombia. Colombia yìí ló na orílẹ̀-èdè Poland pẹ̀lú àmì ayò ẹyọ kan sí odò. Àwọn nǹkan kan wà tí mo fẹ́ yànnàná fún yín lágbo eré ìdárayá lónìí. Ẹ ti mọ bá ṣe máa ń ṣe tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rèé tẹ̀yìn láǹfààní láti máa gbọ́ wa. Sport Extra Little. Ètò ni Sport Extra. Nikon ni Eagles 7 Sport Radio 103.7 FM. Tafidikalẹ̀ sílùú Abẹ́òkúta ti ń ṣolóòlù ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó ti fi gbà kan ní jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó jẹ́ adíje dupò ààrẹ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú ADC. Atiku Abubakar ló ti rọ ààrẹ Bola Ahmed Tinubu láti ṣe àmúlò àwọn ọ̀rọ̀ tóun ti sọ láti dá sí ọ̀rọ̀ owó epo petro tó dàbí pé ó fẹ́ gbé owó léré. Ó fẹ́ ṣe àwọn èèyàn kan légun ẹ̀yìn. Ó tilẹ̀ rí èèyàn kan tó sọ dímọ̀ pé òun ò gbé ọkọ̀ òun jáde mọ́ o nítorí owó epo. Ọ̀rọ̀ máa dé ilé ẹjọ́ lánàá. Ẹ̀rántí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn ọmọ tí wọ́n jí gbé àti akẹ́kọ̀ọ́ wọn ní ìjọba ìbílẹ̀ oríire. Ẹlẹ́rìí kan yọjú sí ilé ẹjọ́ lánàá lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ni. Kí ni ẹlẹ́rìí yìí sọ ní ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sílùú Abuja ní àná òde yìí? Màmá láǹfààní láti mú wá sí ti gbọ̀nyìn. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Wọ́n ní àwọn èèyàn kan tí wọ́n rí ọwọ́ tó afurasí tí wọ́n wọ ìkùsà lọ́nà àìtọ́. Wọ́n bá fi ọwọ́ òfin gbé wọn. Àjọ ẹ̀ṣọ́ ààbò ẹni làbò ìlú NSEDC. Àwọn ni wọ́n fi ọwọ́ òfin gbé àwọn ará abíyẹ. Ṣùgbọ́n nígbà tí a ó gbọ́, wọ́n ní bí àwọn 37 miners ni wọ́n máa jáde kúrò láyé lójijì. Kí ló ṣekú pa wọ́n? Báwo ló ṣe jẹ́? Ọ̀rọ̀ yìí ni wọ́n ti ń jẹ lẹ́nu. Alákòóso fún ọ̀rọ̀ ohun àlùmọ́nì lórílẹ̀-èdè Nàìjíríà Délé Aláké ti dá sí. Iléeṣẹ́ ààrẹ wọ́n ti dá sí. Àwọn èèyàn bíi Peter Obi Ọmọyẹlé Ṣowòrẹ́ wọ́n ti dá sí. Kódà gómìnà ìpínlẹ̀ Niger gan ó ti kéde kọ́fíò 24 hours látàrí bí àwọn èèyàn kan ṣe ń fi ẹ̀hónú hàn tí wọ́n ń ṣe ìwọ́de. A máa láǹfààní láti gbé yín débẹ̀ nípa ti àwọn ìyẹn bó ṣe ń lọ ní alẹ́ òní. Bákan náà kò jẹ́ tuntun mọ́ wípé àgbà ọ̀jẹ̀ òṣèré tíátà legend forever in heart bàbá wa Olu Jacob Bayewu Olu Jacobs ni wọ́n jáde kúrò láyé láàrin ọ̀sẹ̀ yìí. Igbákejì ààrẹ igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó bàbá dáadáa. Ọbáfẹ́mi Hamzat àti ìyàwó wọn ṣe àbẹ̀wò sí ìdílé Olu Jacobs. Kí làwọn kan tí wọ́n sọ nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ìyàwó wọn pàápàá Jocke Sliver? Máa ń gbìyànjú láti yànnàná àwọn kan yẹn fún yín lálẹ́ òní. Tóyìn Abraham ó ti fà sẹ́yìn o lẹ́yìn tí wọ́n yàn án sínú ìgbìmọ̀ ètò ìpolongo fún ẹgbẹ́ òṣèlú APC. Ó sọ kankan ó ní èmi ò ní bá wọn pẹ̀lú o. Ó wá tún mú ọ̀rọ̀ kan jáde fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ètò òṣèlú náà ni. Nkechi Blessing ó kìlọ̀ fún Pina lórí àwọn kankan tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Wizkid Wandeko advised me on how to leave school for music. Davido. That's what I found. I don't advocate for beating children. Bovi.
gbajúgbajà dẹrin pẹkẹ ilode to se so eleyi di mimo emi o ki n ba won so wi pe ki won nomo abi ki won ma nomo ewo lo jenu mejeje not to fanyo na na tin ba wo no ito anything dẹrin pẹkẹ ay comedian o ma kominu lori owo ti won charge re oni awon Nigerian celebrities awon artists owo ti won gba ah ma po gan Twin Abraham o soro lori awuyewuye pe won ati oko re won ti pinya se lo to ni abi bawo lo loro se je a ma lanfani lati mo wa se ti ibo yin ibo ni kan de duro loro lori oro Victor Osimhen to ma lanfani lati ba awon akegbe kopa nibi ifesemose to kan ilo sele si lama yama to fi di wi pe won je oro re lenu lasiko ye iko agbabolu Chelsea to ba di ago mejo ale oni won yo ma gba ifesemose koju iko agbabolu kan temo won temo iko agbabolu na awon Chelsea o se se ki won mo ma lanfani lati bi yin debe aduku o ti so awon kokon to sese ko sele nipa ojo iwaju iko agbabolu Super Falcons ti o really dey Nigeria Vinicius Junior o ma ti n ba enikan soro obirin ni duro simi o ni igbagba wipe se owon ati iko agbabolu re o sese ki won mu ipo kini nibi idije orilede Belgium báwo lọ̀rọ̀ ṣe ń lọ lápá abẹ́yẹn enugu rangers wọ́n ti ná ikọ̀ agbábọ́ọ̀lù nasarawa united pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan chelsea àti brentford wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n a máa kojú ara wọn nígbàtí espanyol àti elche wọ́n a ṣe bẹ́ẹ̀ àwọn náà a máa kojú ara wọn lálẹ́ òní níbi ìdíje spanish la liga lórílẹ̀‐èdè germany níbi ìdíje german bundesliga Bayern Munich àti Union Berlin àwọn náà a máa kojú ara wọn tó bá di 7:30. Bákan náà lórílẹ̀‐èdè Italy níbi ìdíje Italian Serie A Monza àti Sassuolo àwọn náà a máa ṣe bẹ́ẹ̀ kojú ara wọn. Lórílẹ̀‐èdè France níbi ìdíje France League One AS Monaco àti ikọ̀ agbábọ́ọ̀lù Lens wọn a ṣe bẹ́ẹ̀ wọn a máa kojú ara wọn. Ẹ jẹ́ ń forí yín lẹ̀ fún yín ṣe mọ́ ẹyin tẹ bá mọ sigalanga ọtẹ ló ń jẹ ló ń pè ọ ẹjẹ ń dé kí n tó wá ṣe aṣọ lójú egun ẹni tó wà behind the mic ẹ kú ìkalẹ̀ Eagle 7 Sport Radio 103.7 FM tàfidí kalẹ̀ sílùú abẹ́òkúta tí ń ṣe olúlu ìpínlẹ̀ ogun ní orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ wá wádé ìlú wá sinmi àwa ń bẹ̀ àwa kọ́ lọ́rùn ọba òkè ló ń fún wa ṣe ní gbogbo ìgbà ẹ kú ìkalẹ̀.